0: Et un grand temps, trop mito, au Mikudo, les Awenu Ganton, Rodin, nous concouer, Konukon, et né. Do Rodo Rosain, Rodonou, et Ketin, Radio Fraternité, Toye, Mikudo, Todo, Mabokudo, Sibig Bemiton, Dagwe Dagwe, Elo, Eloazan, Konukon, à Tongo, nous croissons, Rouya Foro, Quatan, nous couloukou, Goton, Yemi, Dobesedo, Mabi, Dosou, Major, mais Tony, Sakulo, fait Tony, ne voyez rien.
1: Tout gagné, mais d'un.
0: Allo, gagné,
1: gagné.
0: Et on.
1: Tout gagné, tout le mitolé, tout le mitoc, bédino, tolère, et Mikudo, les Wenu. Et Romain, si Big Bayo, Minoa, Clé, de Roya Safi, Gan, Rodi, Momine, la Couple, Ndogu, Ndogu, Mito, et Colile, Bavi, et Tondo, John, tout quand il y a fort, ton couple, tant qu'il y a Tongole, BCC.
0: Et dans Chenoui. Et bien, Miko, après le Roya Safi, il y a Dogbadi, Miko, après le Roya Safi, Miko, le Fio, nous, White Beton, Canac, bon, vos pédés, Tessin, vos nags, bon, aide, beau, oh, n'y a pas un couloir, nos Fio, Miton, hum. Kede le ijen ma o kede o eto la wa o eto agbodi on si tunbo dodun mi ado nozo nozozo de vo kure ja konjini edo mo ti na pe ado mi ta ejie papa ton kedele takosi eyin matito si azan gagbe e wa imo azan ko gonu khwason ton do Zaga tanton di nou kongwe ko. Mi avon nou da roje di don. E kako ya vidi eko susun da sin pe ya. E susun da sin pe debu din chou nou. E neon lo yin wato ha. Non e jie yo. E weto yin matin to. Bo eto di we. Chou bo noviton. Noviton kwe vi lo le yin matin to. Bo eze do tome wa bo toton lo kare ya lo kukwe. Ni mo kwe yo de no wa nime ya. Kwe de no wa. Pono wa kanu biyo menu. Eka bi eka gwe na yi niwe ya. Mi za da konjini. Alo de vune mi kwe ze da konjini ne. Ma ou da an kwen. Ena ye wa da ton sin nou kanji. De ye wa non sin nou buwa ye wa mo jene ya wa da ton sin nou ne. Fi yon di to, fi yon di non. Mi a za da konjini. Ma biyo mi me etunye, ma ou kede one, bodo alo kanton flavo yo mi anza la konjini, da ton kule yi matin to. Timbo, ekwe nou sol tim na idi, papa ton. Non ton mi do. Bo, e waba sande jia. Bo, nou viton kwe vi lo, e yi matin to. Le bine, wabo, kwe yo men do kwe, do kwe yo men jenwe. Notan kudo alonson emi dogudo to me janvier me notan ku bo no viton pa vi odion eye kudo ko jisun ma so me bo notan akoko odin o no khwason khwe me deton no mo dire sun aton don de mojen alo ne don de mojen zero table le bi hiro wi wewe ne mo mi za da konji ni bo dire eno je e wa yin me do aya kuno gba to na no ko gbe tano ji ton gaji ba wa ta ton sinu bo notan da ton e ko jenu kon ni e je don ya pro ko da goda fonu e de supo do ren mo kon to po be wi when we are do mi a se jin mi a level do mi a se se to ku no wa nu meme toni
1: kono wa nu me won pele ya me so pe do po do te won landi
0: e pe do po lodi yan so
1: e ma ju
0: so aye so aton mo so ene mo so aton mo lote
1: so aton lote won landi
0: alon so won me janvier me notan ko wa me je masu me yo no vi to pe vi ko bo to to akoko edin do no khwas mo me
1: ma o je na sa lo do akon nu me la ho o na gba fi do nu ni no e no afi ma ya ma ya me
0: na vi ya ma khwe ne
1: na vi ya ma khwe taun taun we ma kana do fifa na la ko sin ali khami ora ku ku ali khaton na sa do a kontinu renu kele le ton e lo la ku fi bi
0: ko wa ben a kwa ho e
1: a kwa ho e
0: ko wa ben bo ho do gogo fi bo ya gbo me ho e
1: bo to idon ho e bo wa
0: e sa sin va ke ho nu
1: bo na je
0: je e se mo ti yo Esi do ni do bejile eni wale ya blo kule mazazan.
1: Ene.
0: Bena yon ha pede ya bena yi.
1: Azan to mo.
0: Aha. Ena yi. Ba wa.
1: Azan no sogwe.
0: Chuba zanja. Be sogwe yo. Ena le yi.
1: Ena le yi.
0: kódà ẹ̀ lọ da ẹ̀wọ̀n a da ẹ̀wọ̀n debo a.
1: kóyọ kárò tó ọmọ kákà
0: yìí. ẹ̀dẹ̀ tí n kò ń pọ̀ ní. hanyawa ẹ̀ dẹ́gbẹ̀rẹ̀ gbọ́n jí mọ́ tó lọ́mí akọ́ jí gbọ́n yà. ẹ̀yọ́ máa ò kẹ́lẹ́ máa ò nànà gbọdọ̀ tó yìí nǹkan tó kó mẹ́rin kó wa ònù ẹ̀jẹ̀rẹ̀ yìí. máa ò nànà gbọdọ̀ tó yìí máa ò kẹ́lẹ́ máa ò nànà gbọdọ̀ tó yìí máa ò kẹ́lẹ́. máa ò kẹ́lẹ́ jẹ́ mi nàìjíríà. máa ò jẹ́ mi gárẹ́ yẹ
2: sẹ́gánná àti iná pákó ètè ọ̀gbẹ̀tàn ẹ̀nà sàn títàn tó àgbẹ̀tàn mẹ́. àgbẹ̀tẹ̀kan lè. àwàkẹ́ fọ́dé yín. lè sọ́tọ̀ bó sọ́nà lẹ́kọ́ àgbègbè wù. hànsúhànsú kẹ́jẹ́ ń dọ́nà yín. nùgìlìtẹ́ kọ́sú. zanu gbogbogbò tó kọ́tọ́ àgbẹ̀tẹ̀kan lè. sẹ́gánná sùwútọ́ ẹ jáde gbídígbé tó mẹ́rinmi. asan kanta kẹkan tọ́gbẹ̀ alásùkòwò jẹjí nọtìtọ àmàkàyàbọdọrọ ní gbogbo ètò ìtẹtí sọpọ wọn gbogbogbò alálẹ dògbò tọbi ọmọ ìgbèbò wẹ ká tó mẹ kún tábí ajàgbẹnu èmi àti kótó màdúrà kìtà ń tọ tòótọ àjàkò tọ pẹlẹ àmúṣu kẹkẹ bí lẹ alásùrọ yìí gbé kó ẹmu ńlanu dé mẹ màá sì yà. musu kpọrọ oto tẹmẹnọ tọlọpọ ẹmi tán ká jọ mẹ gan kúkú sẹwẹ ẹdọ akọtí dilẹ wọgbìmí lọwọ ẹgbẹtọ di ọyà ẹyàwó ẹyà nùsùnù fífi máa mọ òwú ẹsán ìdàkọtí lẹnu pèlè mànà vélo bọnà pèlè parakoto. ẹnà pèlè bóyá gọdọ ganji tẹtàn ẹsẹ.
0: gantɔn dínkùnkùn gbanukun ló kó do kọdọkọ sáyẹn kọdọnu ẹkẹtẹ rádìó fatẹnti tán kọtàn tó domi tọ mi kodo le wo mi lẹfọ gbedo mi mamadamadele owó inú ẹ mi dédi yọ owó inú de wáyé bọ tómi tán do ajá náà rúzú ẹ náà rúzú ajá dín bọ tó gán yáyá ẹ dé funa wá tó yẹnu tí ń sọ ẹ jàwé dín yọ sọ ẹ jàwé dín yọ jọhún yáyá ẹ dé funa kún tó bẹnẹ tó ọjí mọwé ẹ mìíràn tó ní.
1: gẹ́jí mẹ́rin mọ́wẹ́ mẹ́.
0: jọhún yáyá dé funa kún tó bẹnẹ
1: tó
0: ọjí. yáyá dé funa kún tó bẹ mina tún ọjí kó lọ́nu ẹ̀ kẹ́tẹ̀ mi tán fúlàtẹ̀ni tí yọ bẹ́ sí gan ò mẹ́ràn mina bolo kó mi tán gbé yọnu èjì jẹ́ ẹ̀rọ kó wọ́tọ́nù dàn yé bí yọ mina sì ṣe tó gbé tẹ́mẹtẹ́mẹlẹ́ bí mẹ́wẹ̀ mina bí sì tó gbé tẹ́mẹtẹ́mẹlẹ́ bí mẹ́wẹ̀ ń sì sọ gan ò mẹ́ràn sọ ẹ̀jà òwe gan ò mẹ́ràn nùwé jíjẹ bi mọ ẹ dọgbọn yẹn tó ni.
1: ẹ ganji sọ mìíràn dọ ganwo ìganwo adarí mẹrànù wíwá lẹ́nà kókò zìn ló agbami tán sàfi ló gbé tẹmẹtẹmẹ lẹbi mẹ lẹnu wíwá ròyìn gbọn ro kú tọnu fíye ìnáwó ló sì ṣe wẹ déjẹ dènà gbé ló àkúndangbé ọmẹ fọn gbé ọmẹ gbé mẹkọyìn gbé bọmọ kúrò náà tó ro agbami tán sàfi yẹ ọ ìnáwó sì bí ló gbé lẹmẹ tẹmẹtẹmẹ lẹnu wíwá lẹ
0: èdè hun nùwẹ̀rẹ́ àjẹ sọ̀rọ̀ kú tọ́nu lò bolobolo jí ẹyin parẹ́ de. kọngrẹ́ marina tó gan sí agbasa dọ̀ yẹ ọ̀nà kọngrẹ́ rẹ parẹ́ de kọngrẹ́ ọ nùwẹ̀rẹ́ àjẹ dọ̀ yẹ tó gan mìtàn èrò kókó náà rúzú ẹ̀ tì yẹ ọ ẹ̀nà jòsìn gbódónú tó gan yàyàrẹ́ rà wá dì yẹ wá dá yìí ọ nẹ hun nùwẹ̀rẹ́ àjẹ ló tẹ̀ ẹ̀ nẹ́mẹ́ ẹ̀ká lò nù
1: tade ìjẹ gan wéwé mẹ́ọ̀ níbi kó fún.
0: níbi kó fún náà mọ ẹyin nùbọ́yà ńlẹ́dẹ́ kákádé yà.
1: ẹyin nùbọ́yà ńlẹ́dẹ́ kákádé yà. ẹyin nù ti gbó bọ̀yẹ̀ nà sọ́nukúndà yìí bọ́n àjẹ́ pé nǹkan táka bẹ̀rẹ̀ nà filẹ̀ wẹ̀ yà. nù kílẹ̀hún ẹ̀ bọ̀yẹ̀ nà bùlọ́ bọ̀ tóbi tó sinà mọ̀ dé mẹ́ra kó tó tó gan èrò tó ọ̀nù ẹ̀ nà tobi tosi yẹrẹ ìnamọ akpa dido yẹrẹ akpa yẹrẹ tán fẹbọ yẹrẹ tó tẹmẹtẹmẹ ló tobi lẹ bínú kọ yẹrẹ ìnamọ.
0: ẹnẹ do tó gan yà yẹ ẹfọn ẹnà yìí tó gan sa gbasa dán.
1: ganji
0: dán ẹnà yìí
1: ẹnà yìí tó gan
0: sa epo tó gan epo yẹn abe onukun hoya fọtún lọ nde lẹnu ju azọnu mẹ ẹdọ wẹ
1: mọwẹ
0: gbẹ ìdá tán lo yìí tán lo wọ tó gan mi tán yìí lo kókó la kó zuwẹ diẹ yà mlẹ ali devo yẹrẹ ali egbọn ami ọkọ ìwẹ yà mlẹ bó tó gan yọyọ wadá yọ yàgbọn àlìyé gbọn àdísí hóye má sọ nùbórí tó o palẹ de kọngrẹ ọdàn dáyì kókó wọ nùwà ẹni ọkọ gbóná bìlò tẹ ká zun bẹ ká ṣe àdókù tọnu tó ní.
1: dáyì kókó wọ nùwà ẹni ọkọ gbónú ẹ inú bìlò de kí ọ ò bọ́lá afọsókó tẹ ẹ lò ọkọ gbónú dàn yẹ ọ fúnẹ gbólógbòló ẹni ọ tẹwọn inú bìlò de bọ tóbi tó sì bìnà pléto gbólógbòló ẹni ọ erogbi gbabi din bona le blodo bo na le wuzu je gbogbo tan yade yade bona ja cho hude ku de gbon daye mo ene o zon be gbo de sin ton ba so ro gbogbo tan yin pale de congrès yi
0: lo ku oton de
1: ku oton de to bi to si bi na pe do me ja yo pe de bure buwa to ton kun le dile teme teme le me to gan to de vous mettre de ja we bo me
0: se ja we a ni lo to gan to de vous mettre de ya et à zéro concerne ma blou pour moi
1: la blou
0: mais à ses six fois n'a ma blou mais des tentes de bonne info to gant de vous disait mais d'eau à force de l'autre et ton si wa à moyen to gant à un beau et n'a déjà oui à goûté là on va prendre la fille à meilleure surprise au lieu mais ma ton allo mais c'est bien j'en ai un des n'a pas de n'a tu n'as de n'a go in so gabin to gambler à nous ou à témer et non mais n'est-ce pas dit pas